0: ịna anụ ụlọ edosi ya echeki ya ka onye na-achịkalị ya. Ị na-ejikwa eme nye Chukwu si gị mebe, ị na-agakwa ozi Chukwu kwuru. Ya bụ nye onye isi ụka, onye amụma na-ajụ ndị na-abịa ụka. Ọ bụla ịga ụka bụ nye bụ isiokwu nọ na-emekwa onye dị n'ime ụka. Nke ibu ọbụ nke anọ bụ maka ndị obodo anọ anabụ nke bụ ndị Edo steeti. Onye isi ọchịchị nọ n'aka bụ gọvanọ Okpeholo ekwugo okwu sị na a na-ebido nchịkọta anụ nlekọta n'aka bụ nke a na-ada na mmadụ ego. Ị mara sị na arụ na ayị gị ọrịa na gị bịa na helt kel ọwụna dị na obodo gị na gị gaa mee chekọp ka ị mara ihe na-eme gị na gaa ṅụkwana na ikwuru okwu. Nke ịtọ bụ maka ndị na-aga NYSC, ndị gọọmenti etiti ekwugo okwu sị maka ndị anụ a na-esi na kampụ apụta, ya bụ ndị akpọ ndị NYSC ekwugo okwu sị jinụ nye n'ụnụ taa, jinụ nye n'oge taa, tinyenụ ya n'ọnụ ji na-ewepụta udo na ọchịchị n'obodo a, ji na-ewepụta aga ọganihu n'obodo a, nne ji na-emebisi obodo a dịka a na-ekwu. Maka na nke onye nụta nke onye geta, ya ka o ji wee na-etinye n'ọrụ wee na-eme obodo ọbụla o si wee pụta ọ na-aga n'iru. Aka eji wee na-asị ndị na-apụta na kampụ nke NYSC a na-asị nọ gaa n'ozi ọfụma, mee n'obodo nu ka obodo nu gaa n'iru, mee n'obodo nu ka dochie n'obodo nu. Ya bụ okwu ndị nke anyị nwee ka anyị si ka anyị wee kọọlị nụ na redio steshọn anyị nke anyị bụ redio steshọn Esambaya na Kolas. Udo dịrị nụ ndị Igbo. A sị obodo ọwụ na ndị Igbo na-adịrọ na ahịa ada azụ anọwụ eziokwu, n'ihi na ndị Igbo bụ ndị na-eme obodo, obodo na-aga. Udo dịrị nụ. Nne Chezona na onye na-ekwu okwu a, afa mbụ anya mele Good News bụ Chukwu. Ndewo nụ.
1: Èyí ni ilé-iṣẹ́ Isábà Nákúlá Rédíò ìtókalẹ̀ sí ìlú Rome. Ìròyìn ló ń dé sí ètí ìgbọ́ yín láti ẹnu ọ̀gbẹ́ni Gbọ́lágadé Owólabí. Ṣáájú ẹ̀ jẹ́ ká gbọ́ kókó inú ìròyìn náà. A ti rọ gbogbo àwọn ọmọlẹ́yìn Kristi káàkiri gbogbo àgbáńlá ayé pé kí wọ́n ní ìfẹ́ òdodo àti kí wọ́n ní ìfẹ́ Ọlọ́run tọkàntọkàn. Ìjọba ìpínlẹ̀ Edo ti bẹ̀rẹ̀ sí í ṣe ìwòsàn ọ̀fẹ́ lórí àìsàn kan èyí tí wọ́n ń pè ní Hydrocele àti Lymphedema káàkiri gbogbo ẹkùn ìdìbò mẹ́tẹ̀ẹ̀ta tó wà ní ìpínlẹ̀ Edo. Ẹ lo gbogbo ẹ̀bùn tí Ọlọ́run fi jíǹkí wa lórílẹ̀-èdè Nàìjíríà láti so orílẹ̀-èdè Nàìjíríà pọ̀ àti fún ìlọsíwájú orílẹ̀-èdè wa. Wàyí o, ẹ̀jẹ̀ ká gbọ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Gbogbo ọmọlẹ́yìn Kristi ó ní ìpè ti lọ sí ọ̀dọ̀ wọn láti ní ìfẹ́ òdodo àti láti pa òfin Ọlọ́run mọ́ kí wọ́n sì nífẹ̀ẹ́ Ọlọ́run. Ìpè yìí wáyé nígbà tí bàbá wa nínú Olúwa Reverend Samuel Egbagbe tí ó rán àwọn olùjọsìn létí nípa wípé kí wọ́n ní ìfẹ́ Ọlọ́run àti ìgbà tó ń sọ ọ̀rọ̀ àsọkáyìn Jésù Kristì fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ kó tó di pé ó jáde kúrò láyé. Ó sọ fáwọn ọmọlẹ́yìn rẹ̀ wípé òun yóò rán olùtùnú sí wọn ní èyí tí yóò máa tọ́ wọn sọ́nà tí ó sì máa darí wọn àti kọ́ wọn ní gbogbo àwọn ohun tí òun ti sọ fún wọn kó lè yé wọn yékéyéké. Àbá ìwà tún tẹ̀síwájú wípé èyí tó jàjù nínú gbogbo ọ̀rọ̀ náà ni láti ní ìfẹ́ Ọlọ́run dé ọkàn kí wọ́n sì pa òfin rẹ̀ mọ́, wípé èyí ni yóò jẹ́ ohun ìwúrí àti ohun tí yóò mú ìṣọ̀kan wá sí àárín gbogbo àwọn ènìyàn fún ìlọsíwájú orílẹ̀-èdè. Ìjọba ìpínlẹ̀ Edo ti bẹ̀rẹ̀ sí ṣe ìwòsàn ọ̀fẹ́ lórí àìsàn tí wọ́n ń pè ní Hydrocele àti Lymphedema ní gbogbo ẹkùn ìdìbò mẹ́tẹ̀ẹ̀ta.

0: Sì, o sea, Enegi, o sea, no, bravi, o tu, Ecclesia, a che te vuoi dire? Tame, nemi, a qua vuoi bere, che, a che se brabo, a gno nemi, a qua vuoi bere, bere, vi, ecco ga, buza na, non è, ieri no, giaro, a mio vi, Holy Family Chapel, vi, uromi, vi, e fare o quota, ieri no, na, neghi na, Otoi agmoregbe oda lui evino sero. Viekei euzana na miegenya onuzi ha nare lui ayire ni Jesu Kristi rekbano sibi idire. Oga no na miegenya ekei agogi ha bishome ore mukevi uromevi Edo State. Veke noga. Ekbo moja no seno bla no vai do monoga do suonoga na choi Reverend Samuel. Egbagbe ora vuole vegbude c'è mamma io rivere na anche Gesù Cristi perché uete no bai perché awe mugbe perché emi na mege na okichi emi na mie waki zegbe no se obo a nyo nyemi awe mugbe reji bo e bi ore vegbe ora egbo chetage emi no na mie Gesù Cristi no vai do yo voruge Okita bano si ene di buono se ubo, oda awi udi tota mai, eke o eni, ode mi kita chi, emi eno mama rigbe, lo eni e di buone soe, oda mi oda chi, emi no bae rigbe. Oda tage, no va je bae rigbe gbe, ge o riche ji, ahuali mi eno shaere soe kisi egwa kumwe ji e bianye. Eke no ga, ane gbo mantia no seno bla no sono ga, no choi samwe, ora tagi evino jaro ni Jesu Kristi mai igbon jane so e dire kha ke evino na mi e ka wo we gbe ore mai bijara mi e sa bo nyonya mi no ba sa de so e ki pa no sibi oto agbonore ora no kre kui onu ka gbe bi e ka za ranu jaro ani gbon jane so no blara tagi ni ma to e gbe ni mara nyonya mi no ba e ma wo we gbe ma be mare ho mi e gbe no se ma Ma yani nyemi bidara nye emi no kira kiri malu maki bo beke maki zigbe no se wan bo beke akugbe ge emi no jaro emi no na mege na wute keke ore sa bo lui emi no sero vi eke e ganu se no bla ora ta ge e wo suri bo na mege na unyemi no se eki nyo beke emi no se re vigbe ore no se okichin o se no bla Eso riwo na nyege na eke uchemi na che nechi egbo moja no se no bla iro re nye o nye mi aho me gbeni iro eso yere riwo na nyege na eke urere eso da yere riwo na nye eke iromo bi emye si ndelu ke o emi no jare o re di beke aho me gbe bi eke akugbere alo emi eke akushan vi ekwa no se no bla na kore nye ku onose va no riwo Uge do, aki ta dagbare luo binata miyankre gbelo gevu. Re, shashi ikbe a shasha rayen. Vi ijan ea vi uge edo vi Trisden Senatorial District. Evi no serio, evi no na miyage nya. Ono swin uto edo, oda don ikbe nare miyage nya uwa himi ikbe. Re do si, bi, ino achoy primary health care, bi, ora ovewe na choy health sfuda. Iko kubo kukbe bejara miye. Akichi oni ilo no sero kichi ewi na lu nara miege nya ora ki vaido hin wegbe oso he shasha ara fe gbege wede no bai yara mi ewi no sero kichi ewi na miege nya abme ki no ri wegbe bi mi hin na hin wegbe aksa bolu oso he ulogo na cho health fund ora ye de bai bidara mi ewi no sero kichi ewi na lu no mu kalu ewi no na miege nya Ara wan bidara mie, ebu no sema, ebu na mie genya ubo gbe la, iwa sabo hinwe gbe, weda wido ba la efa ori wigo, ek sabo vado li vino jario, bese she, oso he. Yemi no na mie genya, akon we, nori wulo wo, nime swe yon ina choy, es foda, doto, kosun, o a hin mire, osu kia, ora tata no jario dagba rege, evi no jario, evi no na mie genya, ono swin uto, oneku na we do state, Gọvanọ sinetọ Okpebu Oye boy, binada mien ewe no chara ke chin ewe nan lu wi uge e dobe nan e sun. Bi u logo nime cheswe li wanyana choy et fon. Tonyo no se fano rivo. Fano se fano rivo. Ene go se, go, yo jene bo vi ewe no se mani yuwa ebe fo tu la seri na choy en wa e si. Ayo, ewe no chara wande lu. Ne lu awe ke akugbe. Are mi iji keke, uro keke, unyeni keke, oenye. Ge even no sero, even no ne alu, bejara mien e kilo eke akube, bejara mien ane wokichi, evo no lu jowu, odalo evo wede no gbae. Even no na miege na, uto wande kuno se mwana rewe gbe evi Nigeria, ono deo de keke, ulu u keke, evo keke, ima bira nye ye beto baki no, ne a goni ojine bo, lo ni servisi veke akube, veke ahome gbe bi oho e dire. Reji ewe no sero, raji vanleni, ana brastit, ono magadja ulogo no jaro, enwa esi ena choy polen, o jisu, ora tata no jaro dagbari, ono bena vi, eno henhe ena choy bache, na miege nina ili no seika dagbari ulogo no jaro. Ge, ebu keke, omebere nye ye, ge, ebu keke, ulnye mi keke, oe nye, omebere nukmoyo keke, omebere liba keke, viji keke, ulogo keke, ena choy. Cultural diversity. Even on Sero, in your vi, Otto Bovich Messuel on your vi, Anabra State, Unadi Azikiwe, NYSC, Unity Permanent Orientation Camp. We Okasat local government area, we ete Uzananikere, Oriano Magadia, Ulogon Jaro Nachoi, Ujisu. Ora tage, evi no serio, evi no na mie, benire feke nye ujene keke, azon ire keke, ne vadogi, ujene bovi, evo no serio, ne luo ebitada mie, ida azon gbe, e kolo weke akugbe, bi, uwe de no gba, ebitada mie furike arivo, ene evi kiche wina lu, no mukalo ebitada mie, makisabo mie winumaye ni alu, na mie genya, makisabo reaktia bobo, ya luo takbare, bebo no sema. Ok, ça, on a un masseur, ma vie, et ça, pendant qu'on a sur YouTube, et j'ai un an, pas bon, il va rester comme un ho, pas de l'olé, parce que c'est beau, mais joyeux. Mais non, oui, on va, je ne sais pas, mon nom, c'est pas, or si on s'est dit, oh, il va arriver, ma vie, j'y vais, pas bon.
1: Diva, y'a qu'un amono, ou deux de l'un, on a un coup, boche, un canta. A bien, quoi, mon zone, ou four radio station, un cana, ou, et ça, un binacula. Y'a garé, non, quoi, pour moi. Dika ni iku ni iku nkonye no ya wanye we bife obuli igechu uku edosia tie nono asimodo dre no ndi webe obuna no de nne cheso na nanya anu abu furiji station an ka na bo esamba na kolas ana meju era na na batanu ni hina en ututu uku ndi nka enwe nka ise akore no no bochi nkenta abu bochi uka. Onye isi ụka ya wụ onye ozi onye amụma nke Chukwu ji wee kwu ụka n'ụka ekwugo okwu sị na ọ bụrụ ịga ụka bụ onye bụ isiokwu na ọwụ onye igetere n'ụka ị na-etinyekwu ya n'ọrụ ọ bụla igeche ụka ịga ụka igecha nye Chukwu kwulu ị na-anụ ụlọ idosi ya echeki ya ka onye na-achịkarị ya ị na-ejikwa eme nye Chukwu si gị mebe ị na-agakwa ozi Chukwu kwulu ya bụ onye onye isi ụka onye amụma na-ajụ ndị na-abịa ụka ọ bụla ịga ụka bụ onye bụ isiokwu nọ na-emekwa onye dị n'ime ụka nke ibo bụ nke anọ bụ maka ndị obodo anọ anabụ nke bụ ndị Edo steeti onye isi ọchịchị nọ n'aka bụ gọvanọ Okpeholo ekwugo okwu sị na a na-ebido nchịkọta anụ nlekọta n'aka ebe nke a na-ada na mmadụ ego ị mara si na arụ na ịga ọrịa na gị bịa na health care ọwụna dị na obodo gị na gị gaa mee chekọp ka ị mara nye na-eme gị na gaa ṅụkwana na ikwuru okwu nke ịtọ bụ maka ndị na-aga NYSC ndị gọọmenti etiti ekwugo okwu sị maka ndị anụ a na-esi na kampụ apụta ya bụ ndị akpọ ndị NYSC ekwugo okwu sị jinụ nye n'ụnụ taa jinụ nye n'oge taa tinye n'ọnụ ji na-ewepụta udo na ọchịchị n'obodo a ji na-ewepụta aga ọganihu n'obodo a nne ji na-emebisi obodo a dịka a na-ekwu maka na nke onye nụta nke onye nketa ya ka o ji wee na-etinye n'ọrụ wee na-eme obodo ọbụla o si wee pụta ọ na-aga n'iru aka eji wee na-asị ndị na-apụta na kampụ nke NYSC a na-asị nọ gaa n'ozi ọfụma mee n'obodo nu ka obodo nu gaa n'iru mee n'obodo nu ka udochie n'obodo nu ya bụ okwu ndị nke anyị nwee ka anyị si ka anyị wee kọlịnụ na redio steshọn anyị nke anyị bụ redio steshọn Esan Binoculars udo dịrị nụ ndị igbo a sị obodo ọgwụ na ndị igbo na-adịrọ na ahịa ada azụ anọwụ eziokwu n'ihi na ndị igbo bụ ndị na-eme obodo obodo na-aga udo dịrị nụ nne chezona na onye na-ekwu okwu a afa mbụ anya mele good news bụ chukwu ndewo nụ
2: ụdedewoyi ẹsìn fún bí ojú ọjọ́ ṣe rí ní ibi gbogbo tí ẹ ti ń gbọ́ wa èyí ni iléeṣẹ́ Esan Binoculars Radio ìtókalẹ̀ sí ìlú Rome ìròyìn ló ń dé sí etí ìgbọ́ yín láti ẹnu ọ̀gbẹ́ni Gbọ́lágadé Owolabi ṣáájú ẹ̀ jẹ́ ká gbọ́ kókó inú ròyìn náà àti rọ gbogbo àmọ́lẹ́yìn Kristi káàkiri gbogbo àgbáláyé pé kí wọ́n ní ìfẹ́ òdodo àti kí wọ́n ní ìfẹ́ ọlọ́run tọkàntọkàn. Ìjọba ìpínlẹ̀ Edo ti bẹ̀rẹ̀ sí í ṣe ìwòsàn ọ̀fẹ́ lórí àìsàn kan èyí tí wọ́n ń pè ní Hydrocele àti Lymphedema káàkiri gbogbo ẹkùn ìdìbò mẹ́tẹ̀ẹ̀ta tó wà ní ìpínlẹ̀ Edo. Ẹ lo gbogbo ẹ̀bùn tí Ọlọ́run fi jíǹkí wa lórílẹ̀-èdè Nàìjíríà láti so orílẹ̀-èdè Nàìjíríà pọ̀ àti fún ìlọsíwájú orílẹ̀-èdè wa. Wàyí o, ẹ̀jẹ̀ ká gbọ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Gbogbo ọmọlẹ́yìn Kristi ó ní ìpè ti lọ sí ọ̀dọ̀ wọn láti ní ìfẹ́ òdodo àti láti pa ìfẹ́ Ọlọ́run mọ́ kí wọ́n sì nífẹ̀ẹ́ Ọlọ́run. Ìpè wáyé nígbàtí bàbá wa nínú olúwa Reverend Samuel Egbagbe tí ó rán àwọn olùjọsìn létí nípa wípé kí wọ́n ní ìfẹ́ Ọlọ́run àti ìgbà tó ń sọ ọ̀rọ̀ àsọkáyìn Jésù Kristì fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ kó tó di pé ó jáde kúrò láyé. Ó sọ fáwọn ọmọlẹ́yìn rẹ̀ wípé òun yóò rán olùtùnú sí wọn. Kéyeke àbá ìwà tó ń tẹ̀síwájú wípé èyí tó jàjù nínú gbogbo ọ̀rọ̀ náà ni láti ní ìfẹ́ Ọlọ́run dé ọkàn kí wọ́n sì pa òfin rẹ̀ mọ́ wípé èyí ni yóò jẹ́ ohun ìwúrí àti ohun tí yóò mú ìṣọ̀kan wá sí àárín gbogbo àwọn ènìyàn fún ìlọsíwájú orílẹ̀-èdè. Ìjọba ìpínlẹ̀ Edo ti bẹ̀rẹ̀ sí í ṣe ìwòsàn ọ̀fẹ́ lórí àìsàn tí wọ́n ń pè ní Hydrocele àti Lymphedema ní gbogbo ẹkùn ìdìbò mẹ́tẹ̀ẹ̀ta tó wà ní ìpínlẹ̀ náà. Àwọn àjọ oníwòsàn ti ìtí alábọ́dé ti ìpínlẹ̀ Edo ìyẹn Edo State Primary Healthcare Development Agency pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ àwọn àjọ tí wọ́n pè ní End Fund ni wọ́n ṣe agbátẹrù ìwòsàn yìí. Nígbà tí ń sọ̀rọ̀ lórí àgbékalẹ̀ yìí ẹni tí ó jẹ́ akọ̀wé fún àjọ náà Dókítà Colson Oyemere Osokia ó sọ wípé èyí jẹ́ ìpinnu gómìnà ìpínlẹ̀ náà ìyẹn Senator Mande Opebolo pẹ̀lú àjọṣepọ̀ àwọn End Fund. Ìpè ti lọ bá gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà láti lo ẹ̀bùn tó lọ́run fi jíǹkí wa láti so orílẹ̀-èdè Nàìjíríà pọ̀ fún ìlọsíwájú. Àwọn àjọ NYSC ló kéde ọ̀rọ̀ yìí nígbà tí wọ́n ń ṣe àwọn àjọyọ̀ èyí tí wọ́n máa ń ṣe ní ọdọọdún ti